lọpọlọpọ àwọn mẹrin dìní tí tó bí rẹ láti ìrọjẹ ìrọ ni ó máa ń yí iṣẹ rẹ tí ó sì máa sọrọ iṣẹ agbára rẹ èmi ó máa ṣe àṣàrò lórí ẹ.

ọba ayé ayé ni ìjọba rẹ yóò sì máa wà láti ìrọ̀ dé ìrọ̀. Olóòótọ́ ni Olúwa.

àti àwọn tí ó tẹ̀lé sínú rẹ̀ nítorí tí ó fìdí lẹ́sọ rẹ̀ lórí òkú ó sì gbé àwọn ìṣọ́ omi ta ni yóò kú orí òkè olúwa lọ.